Finances ní àjẹdí ẹgbẹ́ Break. Promo ní ṣàṣẹ fún April kó sí June 2026. Káwọ̀ ẹ máa ní ń pa ọ̀hún. Ìṣiṣẹ́ ìkàkà ọ̀hún. FDA àti ètò ìdíyẹ ń kà tó yàtọ̀.